bá fi ọwọ́ rẹ kàn yóò pọ̀ ṣe. Nǹkankan tí ó bá bèèrè ìwọ yóò rí gbà. Nǹkankan tí ó bá wá ìwọ yóò rí. Àmọ́ má ṣe gbàgbé májẹ̀mú rẹ.